Wọ́n ní ọ̀tún èjò bàbá. Wọ́n ní ọ̀tún èjì. Wọ́n ní ọ̀tún èjò dàdé. Gbọ́ngàn ní ọ̀tún èjì. Ari le je sun tebe nta ile le nta 442